0: ẹ̀ṣẹ̀ sí bí agbára kò rọrùn rárá.
1: Step to the place of power is more than nations in.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́kọ́ ni ẹni.

ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́n lábú Jésù kí gbogbo ẹni tó dìde tó dìde.

Torí àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àrìnà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé ìkó lọ yóò padà. Bí agbára bá dé ọ̀nà tó dí ọ̀la. Bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ká yẹ àwọn bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrìnlẹ̀ ti bẹ̀rẹ̀. Nítorí náà. Bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ. Láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn ń bẹ́ẹ̀ agbára yẹn ń bẹ́ẹ̀ àṣẹ yẹn ń bẹ́ẹ̀ orúkọ yẹn ń bẹ́ẹ̀ òkìkí yẹn ń bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni. Ó wí fún wọn pé èmi nìyí. Ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ méjì o. Èmi nìyí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn. Wọ́n ṣubú lulẹ̀. Yes. Ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa mi ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ̀mí ṣèmélé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí ń bẹ ń bí ṣèmélé, ẹni tí àwọn akọni tí ń kọrin yìí ṣèmélé, ẹni tí ẹ̀yìn gbogbo tẹ́ ẹ dúró ṣèmélé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi ṣèmélé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ lọ wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá bọ̀. Bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbégbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn. Wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni a péjọ sí kí ni ń ṣe bẹ̀. Ẹ lọ káyé wọn. Ẹ jẹ́ àmọ́ nǹkan tí ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ táwà dúró sí ẹ lọ káyé wọn.

0: tó gbé mọ gbàdúrà kọ jẹ wọn ọmọ bí bẹẹ bá fẹ mú ẹjẹ ṣáájú yín ẹni mọ ọmọ dáadáa ni bí o bá rẹnu sàmì alágbára méje ń bẹ yẹn ẹni tó mọ ọ tó mọ mi tó ń rọjọ wá kiri kó mọ ọ̀nà tí wọn lè gbà mú wa irú èèyàn bẹẹ ó máa sùn kò ní jí mọ. a fẹ́ béèrè fún agbára ọlọ́run torí pé lọ́wọ́ jésù olúwa nìkan ṣo la sọ pé gbogbo agbára láyé àti lọ́run níbo ló wà ọwọ́ jésù nìkan ló wà lòdì ẹ̀sẹ̀ nìkankan tá a ṣẹmẹlé ju jésù yẹn lọ ó ṣe pàtàkì o ẹnì kọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ múra dáadáa ní àkókò kan sẹ́yìn mo wà nínú ilé lórí tírísítà mo ṣẹ̀ṣẹ̀ débi tí mò ń wí ni mo wá rí wípé àwọn ẹranko kan tí wọn ń pè ní ọ̀pọ̀ mi mọ bí wọn sì dọwọ́ wọn nínú ìsìpayá yẹn wọn dẹ̀ gbígbọn dání wọn yọ mí wò báyìí wọn yọ mí wò báyìí wọn yọ mí wò báyìí orí tírísítà tí mi náà wà yẹn mo ń forí gbàdúrà mo ń forí gbàdúrà òjijì mo gbọ́ gbàá tí wọn yẹ báyẹn nínú ìfìdìfọ̀ ni báyẹn bá mi ṣùgbọ́n gbà tí mo jí dédé ibi tí kìnìún yẹn ti ṣẹlẹ̀ mo dábẹ́ mọ̀ nígbà tí mo jí yẹn ẹ̀mí ọlọ́run wá ń sọ fún mi pé ìwọ ọkọ náà yìí ń bàn jésù olúwa náà yìí níbàn dénlẹ̀ kó máa yìn mí mo bá bẹ̀ sí yí lẹ̀ mo bẹ̀ sí yí lẹ̀ ẹ wo ibi ó tán sí nìyẹn irú èèyàn lẹlòmíín pariwo yéé ó sì tán nítorí pé ìbọn tí ọ̀tá yìn sí wọn ọba agbára jésù lára wọn púpọ̀ èèyàn ló jẹ́ pé ìbọn tó bá wọn níbọn gbèsè nítorí pé wọn ò lágbára bí wọn ti yìn wọn níbọn wọn lo òkè tẹ́lẹ̀ wọn ti já wálẹ̀ ìbọn gbèsè ti bà wọn àwọn mìíràn ìbọn ọkùnrin bà wọn wọn rí bí ìtàtijọ́ mọ́ àlàáfíà wọn ò tó nǹkan mọ́ àwọn kan ìbọn iyì méjì bà wọn bí wọn bá débi àdúrà kàkà kí wọn pọkàn pọ kí wọn máa ṣe dáadáa ẹ̀mí yẹn wọn máa sọ fún wọn pé ìbọn ọlọ́bí àdúrà kan lánàá tí o gbàgbé ètò ọlọ́ ń jẹta ìbádùn àtọ̀ ń gan ti ẹ̀gbọ́n náà jẹ léyìn lọ kí ẹ lọ wá mú bọ irú àwọn fà yẹn la fẹ́ kí agbára jésù olúwa kó fàyọ kúrò lára wa ìgbà tí mo bá fẹ́ pe àdúrà lẹ́nu àkókò díẹ̀ yẹ inú mẹ́nu sẹ́yìn akọrin yẹ ti kọrin dáadáa bẹ̀ tí náà yẹ ò tí tó kò gbọ́dọ̀ tó ni o torí àwọn ènìyàn tí wọ́n fẹ́ bá yín tí wọ́n lé yín pọ̀ lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn ò rí wọn bá a ti ń gòkìkì ayé fẹ́lẹ́ tá ń gòkìkì gbogbo wọn àwọn kan kilẹ̀ lẹ́yìn wọn ìbá ṣe pé wọ́n dúró àwọn tó ń kilẹ̀ ìbá ti ṣe kíni o wọ́n bá ti ṣáájú wọn bọ́ bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run tó lẹ́bùn kan tó ń ṣiṣẹ́ táwọn èèyàn yọ̀ mọ́ ọ àwọn ènìyàn tó fẹ́ tó ọ tó fẹ́ jù ọ lọ lè a fẹ́rí mẹ́ni ní nọ́mbà tó o bá dúró kò sí tí o lè ṣẹlẹ̀ èmi lè fi gbogbo ẹnu sọ fún yín wípé lákòókò tá a dé yìí nínú ìjọ àpọ́sítélì ti kristi olúwa ti gba ògo mo lólu àgbògo sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé olúwa ti gbogbo láyé mi o sọ̀rọ̀ sókè o mi ò gbọ́ dáadáa o bí jésù olúwa ọba ṣe é mú tí wọ́n sa gbogbo ipá bíbélì sọ pé fúnra ara rẹ̀ lọ́fẹ̀ẹ́ bí ẹ̀ lílẹ̀ fún wọn kìí ṣe pé wọ́n mọ̀ pẹ̀lú ipá ipò tó yẹ káwa náà wà nìyẹn agbára la fẹ́ béèrè fún báyìí nítorí pé bí nǹkan ti wà láyé wa àwa náà mọ̀ pé nǹkan ṣe gẹ̀rẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ tá a bá ti wá débi agbára yẹn mo fẹ́ kẹ́ béèrè bí ẹni tí ò bá rí òwò rẹ ti rún gbagbara bá dé yóò dìde ọ̀nà rẹ ti dí gbagbara bá dé yóò dìde gbogbo ohun tó dà láyé rẹ pátá lọ́lọ́run ní agbára láti ṣàjọ níwọ̀n ìgbà tó bá fi ayé rẹ̀ lẹ̀ fún ìfẹ́ ta ni o fún ìfẹ́ ọlọ́run alleluia ẹ bá ń ké dáadáa.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.

àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè á lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ ẹ gba agbára ọlọ́run kẹ ẹ lè di tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ pòkè láìfo ẹ lọ́lọ́ yẹn òótọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ bù lọ́rùn rẹ lójú àlá tẹ́ni ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bá agbára ọlọ́run bá wà ẹ tó kó oúnjẹ lọ́wọ́ àti oúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ọfẹ dáwọlé nǹkan rí àyà rẹ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ dáwọlé tí ò ní tẹsíwò tí ò ní tẹsíwájú odidi ọdún mẹrin lórí ìjọkan ṣoṣo èèyàn mẹrin ọdún mẹrin lórí ìjọkan èèyàn mẹrin nínú àmẹrin rí bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò ta ẹnìkan lọ rí tọ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ tẹ ẹ mọ pé gbàtọ tó sì kẹrin wọn ń bọ bá pẹ yóò gbé báàgì àbí tó sì karùnún tó bá pẹ tó yóò gbé báàgì yóò máa bá tiẹ lọ gbàgbára bá dé ẹnìkan ṣoṣo lọlọ́run ó tù lẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mí kan tí mo bá pàdé mi ò tí ì rí eléyìí àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ṣágbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ lọ mú nǹkan wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọ́n ó ṣe kí ni wọ́n ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọ́n ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ yẹn ní o tún kọ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: lọ́wọ́ lọ́wọ́ báyìí iná ọlọ́run ti dé ẹ sí ọkàn yín payá nítorí ọ̀run ti sí ẹ pe orúkọ Jésù kó le agbára tí ó gbà mí pátápátá lọ́wọ́ ogun ayé torí ayé ogun ogun láyé alágbára ló lè gbénú ayé yìí tó lè fọ́ ọ̀rọ̀ rí ńbẹ̀ olúwa kún mi fún agbára kí wọn má bàa béèrè pé mo Jésù rẹ wà olúwa ró mi lágbára agbára tó ń borí àwọn àkà ènìyàn agbára tó ń borí àwọn ajẹnifẹni agbára tó ń borí ọ̀tá ìkọ̀kọ̀ tó súnmọ́ ni bí isan ọrùn ọlọ́run ró mi lágbára lá àdúrà ọyàwó ọyàwó ọyàwó ọyàwó ọyàwó ẹbẹ̀rẹ̀ agbára ẹbẹ̀rẹ̀ agbára sa ẹbẹ̀rẹ̀ agbára mọ̀ ẹbẹ̀rẹ̀ agbára sa ẹbẹ̀rẹ̀ agbára mọ̀ oyoyoyoyoya ẹyanu yin ẹyanu yin ẹyanu yin ẹyanu yin ẹyanu yin olúwa ró mi lágbára olúwa ró mi lágbára olúwa ró mi lágbára olúwa ró mi lágbára olúwa ró mi lágbára ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ọjọ́ agbára lónìí ọjọ́ agbára lónìí ọjọ́ agbára lónìí ọjọ́ agbára lónìí ọlọ́bi yára márùn mi ra santa lọba santa káwọn santa yìí yahudi asakawuli bi da badawuna dabuda santanika santaja yọrù madabiyaka yahana taburi ayanabara wakahunita sadaidiba wey yahudi saidaka nadanda abidabinis kofajida santalia yes ọlọ́rùndéwò ọlọ́rùndéwò ọlọ́rùndéwò ẹfúnláyè ẹfúnláyè ẹfúnláyè wahina taori sida bidahana makubidis kafataisi dakuda mbori yaba yakaina matabidis kofajida satakaika bura saidaka yes ati si ọrọ nitori rẹ asi ọrọ nitori rẹ iwọ mama yẹ iwọ dadi yẹ asi ọrọ nitori rẹ gbabara gbabara gbabara gbabara gbabara today is your day. This time is for you. Open your mouth. Open your mouth. Open your mouth. Yes. Robi kapi anamarubi. Sakauna matauni miskaida bina santaria kazandaja. Yes. Abaradeo. Abaradeo. Afefi kwe bure ye. Ola nufe dana tu gasinwe bure. Mama ama olole de Nigeria. Afi e bure fa osoke. Shuka abarare yoto. Open your mouth. Yes. Aha. Mabarabade alakala oni le se lori e. Alakala oni le se lori omo re. O si yanu. O ku se judi e. Anda e bon pada. Yes. Anda e bon pada e bon mi Olorun. Enenen ata. Didina da buna mata. Waka bina ta ruwa sanda. Dihana kaburi sita sida kabura sana ja. Yes. Odeo. Ọlọ́run ayọ̀ àpọ́sẹ́lì babalọ́lá ó dé o ó níbi tí èèyàn méjì tàbí mẹ́ta bá wà níbẹ̀ ló wọ́n wà láàrin wọn ó dé o yes ẹ fi ọkàn kan gba agbára ọlọ́run ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà yes ndarúbà sàtàmbódì akọ dudu nàdà ratus kàfàdì nàbà rúbà sàtàlì.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: O si n wòran o yẹ kó o gbàdúrà ká sọ rẹ ó tutù nítorí iná ká fẹ wọ abẹ aṣọ rẹ ọ fẹ sọ ọ dẹ lòmíràn ọ fẹ mú ìyọnu àti wàhálà rẹ kúrò abára tí ò ṣe é mú abára tí ò ṣe é dán abára tí ò ṣe é pa àti mi àtayá àtọmọ olúwa ró wa lágbára olúwa ró wa lágbára olúwa ró wa lágbára olúwa ró wa lágbára olúwa ró wa lágbára olúwa ró wa lágbára olúwa ró wa lágbára. Yay! Now that one number two is kapa. Olu aru aru alagba. Olu aru alagba. Olu aru alagba. Yes! I na ta aruba salaka. Olu aru alagba. Olu aru alagba. Olu aru alagba. Abara deo. Iye meji ojogba. Ta aba iku ombi. Ta ye re o yipada. Tori won o bere to mu bo. Ni atanda o se nge. Won ma bere nkan to mu bo. Pe lati je dogun. What are you doing? Kilo nse lati je dogun. Kilo mu bo. Eh? Agbara de sa. Agbara de sa. Agbara de sa. Agbara de sa. Agbara de sa. Ti Oluwa ni agbara. Eyan gbodo de ipade t'Olorun lagbara. Komo agbara lo le. Ibi itedo agbara lo wa yi. E beere agbara. E beere. O ku seju die sa. Yes. Aha. Aha. Aha. Lord, what is all about? I'm done. I don't know what you are. I'm not going to tell you. Who are you? I'm not going to tell you. Hulu, about you, say, Basel, say, Jamalo, about you, Basel, Lika. Yay! Nananda, be at a car, Sindaka. Yay! Yay! Yay! Yay! Yay! Yay! Yes, Odeo, Odeo, Odeo, Odeo. Yes! Yay! Yay! Inade, Inade, Inade, Inade. Yay! Yay! Yay! Yay! Yes, Inadeo. Inade, Inade. Yay! Yay! Yay! Yay! Yay! Ininda, Abunanda, Yata Sadaka. Odeo, Odeo, Odeo, Odeo. O ku se ju meji pere ini ndara bo ana taraba ina to juna lo ina jo juna lo ina to juna lo lati nu agbara olorun ko wonu ayami o ko wonu ayami o ko wonu ayami o so me de lo mena lati bi lo ati mi ato ma ataya so wa de lo mena so wa de lo mena so wa de lo mena so wa de lo mena so wa de lo mena so wa de lo mena ati mi ato ma ataya oruko jesu aba ati ku ki pa agbata la kala ki ese lori e agbara ti na ki an ki se lori e agbara ti so tele odigo le se lori e oluwa ro mi lagbara ati mi ato ma ataya oluwa ro mi lagbara oluwa ro mi lagbara oluwa ro mi lagbara oluwa ro mi lagbara oluwa ro mi lagbara oluwa ro mi lagbara oluwa ro mi lagbara oluwa ro mi lagbara oluwa ro mi lagbara oluwa ro mi lagbara yes yes oluwa ro mi lagbara oluwa ro mi lagbara oluwa ro mi lagbara oluwa ro mi lagbara
2: boa tua lord what jesus Oluwa wa